우레아우. Anapona pọ̀ tọ́jú dìbí ẹ̀rẹ́ gbọ́tọ̀ mítọ̀ kó wá ní chẹ́ azọ́njá òun yẹn dáwé yẹn dáwé yẹn tó donú àtọ̀ yẹn tó donú àtọ̀ yẹn dátọ̀ yẹn dátọ̀ azọ́njá òun tọ́ azọ́njá òun tó sáré mẹ́jà àríwó tó ejí sọ́ọ̀ gẹ́dẹ́ gbígbọ́mọwélẹ̀ tọ́ mẹ́ anátán gẹ́dẹ́ gbígbọ́mọwélẹ̀ tọ́ dẹ́mi àkótè égbé àtọ́n mọ́wẹ́ anátindó mẹ́dẹ́kanújẹ́ èjáwú sọ́ọ́ bíbálá gbígbọ́mọwélẹ̀ pọ́tọ́mẹ́ níchẹ́ àtọ́n gbọ́tọ̀ sáyẹ̀mẹ́ sọ́ àsàn pọ́tọ́ àwùkúsọ́lẹ̀ pọ́pọ́mẹ́ zaime yedo adore gbome so asan le popo me ni ko de popo to ka yura asan lodo zaime ajemede kanu nunde pepe gamede pepe tabi ope de pepe de asan ene ko do ti do gbe santo me zaime ajemede kanu a vovo mẹsí mẹrẹ kanu jẹ sọ gbigbọ òkútan sí anyu ẹ satani àhóvi ẹ ma jírónà do àní tó gblé àwùnáwé kẹdẹ tìgbà ẹ sọ jírónà jàjò kàbí wùwẹ tìgbà kírísì kò wá nàdó náyẹ pé yẹ pé ògbẹ náwó èsusu gégé mọ̀wé anásí àzọ́njá àwùgọ́sọ́ ìwégbé tó záyẹ̀mẹ́ tó jésù yín kọ́mẹ́ tìbá anyú ẹ̀ ẹ̀jẹ̀dọ̀ náà mi ní yí òmìnir bó náà sọ̀gá nọ̀tẹ̀ gírígírí tó wà ní ẹ̀jọ́ ẹ̀dọ̀ àníwà adó ayín gbẹ̀tọ́dẹ̀ náà wà ní ẹ̀jíwé ẹ̀dọ̀ àníwà amọ̀ nùdé pẹ́rẹ́ yóò nyina ètò àlọ́mẹ́ náwó lẹ́ẹ̀pọ́ ní dídé sẹ̀ ní àmàdé lẹ́ẹ̀pọ́ pẹ́sẹ̀ bùà wá dúró náà yí jìwé yẹ̀wò èdè wà nùta ìlú àsọ̀nù yọ̀pọ̀bù nkọ̀tán dọ̀núwé dọ̀nà yọ̀pọ̀bù ní wà wẹ́ nà wà bùà má wà nùwé jìrà ní wà jìwé yẹ̀wò nà yí ejúrú náà dìẹ̀ àzánù tọ́ lọ́sẹ̀ ejúrú àní dè sàn lọ́sẹ̀ ejúrú àní dè àyíká dèé jíjọ eyagoduwa lè tún bàbá tó sí nílẹ kàfi jíjọ sọs òbúmọgá nọ tìkẹ àní nọ tẹbi wà dúró jẹwò tó nílẹ pé jíwé yẹ wo lọtọlọ dúró do àní tọsọ ìlẹmẹ àmàlà yín gbẹtọ sísọ sísọ nà dé tó jésù yín kọmẹ dèé wà dọdọ yẹn náà yí àyè àgbàsánà tán dé náwó ee àndùrùn sètónú náà àyàdé bọ gbójú èdè àyà sànù tọ́lẹ̀ pé ẹ̀rọ ayé dìde sẹ́tò sáyẹ̀ mẹ́tò jésù yín kọ́mẹ́ àyíra sísọ sísọ èèyàn sísọ tó pàgbé jẹ́wò tán sí nùkọ́nẹ́ lẹ́ẹ̀pọ́ wẹ̀rù náà jùlọ èkó dúró àwòdò èmi náà wáyé tàbí àyíra dé pépé èèyàn dọ̀mọ́ agbẹ́nà oyún ẹ̀ gan-an gbóná wà nùwẹ̀ májúra níwà bẹ́ẹ̀ yọba juro àsọ́njà àwùtò ní gígọ́ gọ́fúnlá náwó wẹ̀yà àjọrọ́mà ẹnì àwùtò mọ́dọ̀ anítìndé nùndé ẹ̀ẹ́zẹ̀ gbẹ̀tọ́tọ̀gò jíwé yẹ̀wò náwó ẹ̀ náà míì mọ́wẹ́ nùwẹ́ èmi náà yúrọ́dọ̀ gbẹ̀tọ́ màsọ̀gá nù tètò àlìwú jí èpòdó nù tètò dọ̀ nù gbòtò àlìwú jẹ́wò tọ́jú gbígbọ́ dé pépé náà náwàyà náà gbọ̀yà sí gbígbọ́ ẹnilẹ́ pò náà tó wà nyiná tó iná tó yẹ mẹ́ àsọ̀njà ó tiẹ̀ sí wẹ̀nu kò sọ̀ ndo àsọ̀njà ó tiẹ̀ sí gàn hù dọ̀mọ́dọ̀mọ́ do àsọ̀njà ó tiẹ̀ sí gàn kò hù mọ́wẹ́ má do ẹ̀ná wẹ̀ yé mà náà hẹ̀ wẹ̀ gbọ́ àgbá ẹ̀tọ́ tó sáyẹ̀ mẹ́ tó jésù sí yín kọ́ mẹ́ àsọ̀njà wà fún ẹgbẹ́ tán
azonja u merekanu jeton azonja u gandudu ble buton nawe na mime kpo de to gbe mi ton se de to gbe yewo do to ton se to sai me to jesu yin kome anazi alo do kpo do aga bukarwazi alo awe tolodo dewe ji fli apo do kpo eneji eni do teji teji azonja u teji teji ton azon gbo teji teji ton vivo teji teji ton eja beto eji be awri awu o lolo suku ri awu nawe ama to na gbo azonja u to ego to jesu yin kome o ta to jesu yin kome ago yan dogbo mi do wede pepe nde mi le kanu nde pepe bi o to o yi ko jesu tome krisi wone gato okuno mi to tome ado emi na sio mi sio de metule to to zae me to jesu yi kome ado de mi yi se o ria e wona o do mi mina nya o fi le je gbonu a o fi de pepepe do bibla e tole po gede e tole po o ya do na me tole po do ni na e tole po he to mezi bo to tukla do me le to gbeza me de pepepe to me de gbe do ye gbuma we to je gbonu lo jesu yi kome o tukla azadi deto nukmi bi azadi deto abi mujire do mego azadi deto unde gbedo we to je gboru lo jesu yi kome beso sai me do o kle ajemere kanu to same to drome ajemere kanu okuna he asanja wu ja we lo ton lo do to gbe to le po me to debi e bodi ke na amo o gbe to e de do ndo mi zero do aso to je na je gaga o vi to le me to le ko zi alo e to le do pide e ndo to kla e to le ti aso e to le ti a u ve vive e to le po do aso e to le po te kre bi o to

0: ayé tiẹ̀ pinnu nú yà máa sọ kàn wá dà yìí lẹ̀ wá ètí bí e pọ́n po sì zọrin hunukun tó ebo mọ̀nù sì zọrin hunukun tó ebo mọ̀nù hun ò tó tó ebo sè kẹ́ ọ̀nà tó ebo tó kódọ̀ bó tó títàn tiẹ̀ pinnu ti bí e tán tiẹ̀ pinnu wá. Akoto ti tọ́jẹ̀ pọnu wà bó wa kan tó pọ́ pọ́dọ̀ yìí pó fún kódò dán tó nu kan ṣe tó tíntìn àdú sí àmì ọmẹ tó títọ́jẹ̀ pọnu pa òkúrò náà ẹyẹ jẹ pọnu díkéyé ní tọ́jẹ̀ pọnu wá díkéyé ní tọ́jẹ̀ pọnu díkéyé ní tọ́jẹ̀ pọnu. Bẹ́ẹ̀ àpàṣẹ àtò ìpọ́n pọ́ǹpù ṣìṣọ́nì hunukun tó ebo mọ̀nù àgọ́ ìpódó tukura tó epo máa tí òkúnnù débúrò nú ìjídà àpàṣẹ àtò ìkó ní èkó bú bẹ́ẹ̀ pọ́n kàn jí fí èjì ní èkó yọ bíbẹ́ ní èkó yìí bẹ́ẹ̀ pọ́n. Bo dákwá àzọ́njà òótọ́ ìtàn náà ò mẹ̀jìwéyàwó ìtàn lẹ́ni tó jàyà pò yẹ pó fídé pépé ewa yìí mẹ́ta hwa sí pẹ́ ná òkúrú náà hẹ̀yẹ́ jẹ̀gbónú ekoto jíjọ́tọ̀ alọ́nu. Àtún wa tọ́ mi tọ́lẹ̀ nukọ̀ tọ́lẹ̀ pàṣẹlẹ̀ mi wá àmì ọlọ́ṣẹ́ mi jóná dó tó òkúnnù ṣoṣo tó sáré mẹ́ tọ́jẹ̀ pọnu náà òkúnnù tó àmì ọlọ́ṣẹ́ mẹ́ àtúnjá oko yìí tẹ̀ amọ̀ ẹ̀ tó zan rin sí. Hallelujah, hallelujah, amọ̀ ètò zọrin sí ẹkọ dọ̀ ẹkọ wá yìí mẹ́ ẹkọ dọ̀ dáwé ní màtò zọrin sí dáyìí amọ̀ ẹ̀dín bí ètò zọrin sí tàìdì yọ pọ́bú amọ̀ ẹ̀ pa òkúrò náà kó a sí pẹ́tò iná òkúrò náà. Pẹ̀tọ́lẹ̀ pọ́ ní mọ́ ẹ̀ díkẹ́ pẹ̀tọ́lẹ̀ pọ́ ní mọ́ ẹ̀ tó zọrin sí ẹ̀ àtúndà ọlọ́kọjọ́ fídé pépé rẹ̀ àmọ́ àtúndà ọlọ́tẹ̀ ìjàlẹ̀ hàn ẹ̀yẹ́jẹ̀gbónú sọ́kòdò àyájẹ́ sí àkwá díkẹ́ mi ṣe àkwá gbẹ̀tọ́ mi ṣe àbóbótọ́ mi díkẹ́ mi sí àbóbótó àbóbó àyájẹ́tọ́ mẹ́sùsù ẹ̀ná dẹ̀kúnnà òmẹ̀jìwẹ́wẹ́ tọ́lẹ̀ mi pa òkúrò náà hún lọ́lọ́kọ dìde jẹ̀pọnu yẹsọ́ rìn àsọ̀npọ̀ náwẹ̀ yẹsọ́ tún wẹ́dọ́tẹ̀ mọ́wẹ́ àwùtú matimba apá hómẹ́tọ́ matimba mọ́wẹ́ àdọ́bíbí matimba bẹ́lẹ́ àpàtà tó ipọ́n yìí rìn àsán gbọ́ náà wè filẹ̀ pó dó òkúnnù tó ìhánra mi tó fi dó iye ìhánra fi náà òkúnnù pa òkúrò náà díkẹ́ mi ṣe mẹ́tò àyà tiẹ̀ pọ́n ẹ̀dọ̀ yìí kó ẹ̀mítọ̀ ọ̀jọ̀ kú fọ àkàtúbú local government 2013 wẹ ẹ máa ṣọ̀kan sì zọrin kọ́kọ́ jẹ dìvíye tìgbà dìvíye 2013 gbọ́n wẹ ẹ máa pé gò náà tó sì zọrin ṣọ́wọ́n ẹgbọ́n ẹ kò tọ́sọ̀ wẹ́ ọ̀dà hómẹ́tẹ̀ tìgbà amọ̀lẹ́ ètò zọrin sí tó zọrin mẹ́ ètò zọrin sí 2013 gbọ́n òkúnnà kò wẹ ẹ̀ tó zọrin mẹ́ òkúnnù débò ẹyẹ wá lè àtúnjà òótọ́ We wa yi me ha ye te gbonu. Nike meni do ha ji boda ya te. Ha ji no kotole ni do ha ji boda ya je. Meni ji ha do po.
1: Sing together and rejoice together. It's a miracle working God. Keep coming out. You will give your testimony and you will wait to hear other people's testimony. Look at that man. He has received his healing. You have received your own.
0: You have received your own.